0: Igbe ọdá fòrí àmì tẹ́wọ́ náà yìí ìdúgbò pákí wọ̀ fún ó tó wọn ní kọ́nà sọ máa ń nàìjíríà ní àwọn ẹ̀yàn lórí wọ. Ọ̀nà sí bá lórí wọ wúgẹ̀ dò àkíṣe lórí ìjọba dá ló bẹjá dà mí akẹ́ àwọn kó tú ná mí akẹ́ dá wò hìyẹn ọ sí ẹni ìkan ẹwọ́ ní mi ná ọ rí ní jẹ́ ó mú láì ní rí bẹ́ẹ̀ kókó bẹjá dà mí akí ní bá rẹ̀ rí ṣàyẹ nínú sí bá lórí wọ. Ọ̀nà sí àná rí wọ ilé múgbò ìkíṣò dágbàre yé náà hìwé náà gbẹ̀dọ̀ gé bẹjá dà mí ìsàwọ̀n láwú ẹ̀kọ́ gbò ìkèrè bàrẹ̀ náà mí alẹ́ báyé dáàtọ̀ ẹ̀ ní gbẹ̀wọ̀n lérí wọ. Ṣẹlẹ̀ mára ẹ̀wọ̀n lérí wọ lé máa tẹ ọ̀rẹ́ sí ọ̀sẹ̀lẹ̀. Iná rómì àkíṣe wo dè gé ní sọ̀dọ̀ gbàrẹ̀ àmì ẹ̀mí rí wọ nádà mí ọwájì gbéra fún èrè ọ̀rí wò yá ọ̀rí wì yé mí nà kìrì ákín nà mí gé nya iné sọ̀ ẹ̀wọ̀ nọ̀ sẹ̀mọ̀ ìrẹ́ sọ̀ ẹ̀wọ̀ nà mí gé nya ọ̀ ẹ̀mí rẹ̀ jì gé ọ̀nà tọ́ sọ̀ eré ọ̀ áhùn rà tà gé nídọ̀ gbé nà rẹ̀ mí gé nya ébọ̀ kìrì ákín yé tà mú rìà ọ̀ yẹ jẹ́ kọ́ àlú ìhàn tí ọ̀rẹ́ mi ọ̀mẹ́ hé ọ̀rẹ́ mi ọ̀mẹ́ gbé ara tà gé yé mí nọ̀ sẹ́rọ̀ é mí nọ nọ́rá tó bọ́rẹ́ rùdú wà gbé tó bọ́ mi ọkìdọ̀ mi ọ̀rẹ́ ọkìdọ̀ nà é mí arẹ́ ọkọ̀ nà dá mi wájú gbé dà fẹ́rẹ̀ gbogbo ọkọ̀ rúkú tà dá gbàre àtàrí akíngwani bá ṣàyẹ̀wẹ́ kí ọ ní inú gbogbo tí wọ́n sọ wákí dọ̀rọ̀ sọ tá ṣe mr makomo ọ̀rá tá igi é mí nọ sẹ́rọ̀ é mí nọ nà mí gé nya ẹwọ́ nọ sẹ̀ má rèé gbé ó tọ̀ wọn lékún náà sẹ̀wọ̀n nàìjíríà gbé ayé fúre wọ gé ọ̀bà lọ ébìdó yé gan tọ́ a ọ̀nà ayé orí arẹ ọ̀pá ọkírí orí arẹ ẹ̀fá ọ̀rí wọ́ rèé gbé kiri arẹ ọ̀rí wọ́ kẹ́ ìmìàmẹ̀ bíi èmi kẹ́kẹ́ ní sunu gé bọ́ kiri akẹ́ inú lọ́ rẹ̀ náà sọ dágbà rẹ̀ náà tàrí bẹ̀jára mi àkókò bọ́kù gbé rẹ̀ yín wọn ọ̀ àtàmú mú inú síkẹ́ inú ẹ̀họ́ ẹ̀mọ́ inú àṣàbọ̀ gbé náà ọkírọ̀ àtàmú wá náà sọ ẹ̀ ọ̀rí wẹ̀ wọ́n ní kúrẹ́ yóò tù ẹ̀ lọ́dọ̀ gbé inú rẹ̀ tàrí bẹ̀jára mi àṣàbọ̀ yín wọn gbogbo dẹnu jára ẹ̀mí náà sẹ́rù wá kí mi nù wá tà má olóko sọ̀rọ̀ wọn náà jọ GBV olóko náà járe ọ wẹ́fẹ̀ sẹ́ńtà náà nà mí ọ̀rí bí kọ́ńvẹ́ntì ọdí wúrò mi wọ́n ti sọ tá mi olóko náà járe ọ yàrá dé fọ́lú ẹ̀mí náà sẹ́rọ̀ náà rẹ̀ sàbọ̀ ìmúdá wọ́n dẹ́ ẹ̀mí ọ̀pá la wọ́n dẹ́ va ọmọdé àtà bá tá náà sẹ́rọ̀ ẹ̀mí náà sẹ́rọ̀ ẹ̀mí náà nà mí gé náà ọ̀rí bí gbé dídọ̀ gbé bẹ̀jára mi ọkùnrin bá rẹ̀ hìwì egbe ló sọ yẹ tá mọ̀rẹ̀ àwọn dé ọgbọ̀nà gbọ́gbọ̀nà ọkìṣà ní ọ̀rẹ́ náà rí wọ́n ṣe bá náà rí wọ́n. Òwúrọ̀ ẹ̀dọ́ àkíkọ́ aná lẹ́yìn ìjọba ọ̀dà lọ́bìjára mi á kí á mi kó tú ìjọba àgọ́ ẹ̀zọ́ ṣẹ́wọ́n ní ẹjọ́ mọ̀ bí ẹ̀wọ́n ní ẹlẹ́wọ́n pẹ́ kókò gọ́dọ̀ ọmọdé ó pẹ́ wọ́n náà ní ẹ̀dọ́ stéètì vaẹ́ náà sún ọ̀dà tá igi kó tú náà sẹ́rìọ́ náà kìdá mi ọkìchín ukàn náà dá gùn ẹ̀zọ́ ṣẹ́wọ́n ní ẹjọ́ mọ̀ bí ẹ̀wọ́n ní ẹlẹ́wọ́n pẹ́ kókò gé àdìlù ọ̀bìjára mi ọ̀nà kìrá kí ní àmì gé ní ọ̀rọ̀bọ̀rọ̀ àhíwó dẹ́nu járọ́ akìnà bá rẹ̀ rọ́ṣà yẹ kó tú náà sẹ́rọ̀ èmi náà sẹ́rọ̀ náà sún ní tó ẹ̀dọ́ gọ́vnà táì bẹ́ẹ̀ náà sí ní ọkàn yìí wá ẹbẹ́ ẹbẹ́ náà sí wúgẹ́ ẹ̀dọ́ bíi police command ẹ̀gẹ́ náà rẹ̀ mí gé ní ìlọrin okú ọ̀ṣun náà mí gé ní ilé tó ti gánlẹ̀ dọ́rọ̀ àmọ̀dó mú wúgẹ́ ẹ̀dọ́ èmi náà rẹ̀ tọ́ta náà járọ̀ gé èmi náà sẹ́rọ̀ èmi náà náà dọ̀ gbé náà ló bùjá dà mí ìnáwó ní èmi náà akíní bá wọn mọ̀ rọ́bọ̀n kákàrà mú ẹ̀yẹ bùjá dà mí èmi náà sẹ́rọ̀ ọ̀sẹ̀ bá kàn sí wí ó tọ́ ẹ̀dọ́ náà sẹ̀mọ́rí ọ̀fúrẹ́kì àríwá ẹ̀dá dọ́rọ̀ àmú ní ọ̀nà sí fanú rí wọ. Ọ̀nà sí fanú rí wọ ilé múgbò kí sọ dágbàre gé ní tuntun ó tọ̀ wọn lékún náà sẹ̀mọ́ ní wọ́n gbẹ̀lò gé éyìn mi bèjá dà mí gé ní ọ̀fẹ́ yẹ dàá mú e ilé bó nà mí gé ní ọ̀dọ́ dèwẹ́wẹ́ náà sí ànàdá mi yẹ dà sàbọ̀n dà wẹ́wẹ́ é dọ̀ gbé ní rẹ̀ ní kàn ìbèjá dà mí é sàbọ̀n dà wẹ́wẹ́ ilé múgbò é sàbọ̀n rí bàrí bá kì pọ̀ kì fìyàrà èmi náà nà mí olówó náà sẹ́rọ̀ kókó àǹplàntẹ́ fámán lówó ní bí nàìjíríà CPFAN yé táyì gé émi nù sẹ́rọ̀ émi nù nà mí gé nya ẹgbẹ́ wẹ́ ní jáde amúgbó ẹ̀bú kí lọ́ọ́ dé wá èyí ẹ̀ gbúdú sè ní gé náà hìn bèyí bìjá dà mí kìsàbọ̀ náà wẹ́ kẹ́ wẹ́ kìsàbọ̀ múgbó wú dé nù kẹ́kẹ́ rí bàrí nà mí alẹ́ rẹ̀ sí ní bàrí àgà ń tọ́ ẹ̀kẹ́ ọ ní ilé ẹ̀chẹ̀ táyì gé émi nù yẹ́ zẹ́ ní bàrí àwọn máa gà ń tọ́ àwíjá yín náà nya ọ̀lẹ́ ìhàn dé àyẹ̀sàbọ̀ ńlá gbogbo pẹ̀sẹ̀ ṣẹ́ bẹ́ẹ̀ náà kẹ́kẹ́ gé bẹ̀tọ̀ pákí náà ẹ̀ṣẹ̀ wà sàbọ̀ gbẹ́lò gé lẹ́tà sàbọ̀ kú ni olóko náà járọ̀ sí wẹ́wọ̀ rí ní sàbọ̀ náà wẹ́ bẹ́ẹ̀ náà kẹ́kẹ́ gé bàdí pọ̀ ọ̀dìyẹ̀dẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà kẹ́kẹ́ òkè sàn ní àwọn máa sẹ̀rọ̀ máa wí é sàn bànákọ́ láti rí dìrò jáde náà yàn mí náà òyò wà múná sẹ̀bá ṣọ̀nà sẹ̀bá omi wà ọ̀rẹ́sì ọ̀sẹ̀lẹ̀ bàdínlọ́lẹ̀ wá sọ bọ́jọ́ ìwà fẹ́ kákà wọn lọ́wọ́ bí arúgbó má díẹ̀ jì balẹ̀ bàbú.
1: Ndewonu, ndị ọma na-ege ntị.

0: Pareba ki gbọ́ kí fìyàrá, èmi náà na mi ń lówó nù sẹ́rọ kókó àǹplàntí fámà ń lówó ní bí Nàìjíríà CPFAN. Èyí tá a ègé èmi nù sẹ́rọ, èmi náà na mi gẹ́ nya ẹgbẹ́ wẹ́ ní jádá mú gbó ẹ̀bú kí tó dé wá. Èyí yẹ gbúrú sí ni gẹ́ náà hì mí yẹ bí jádá mi kì sàbọ̀ náà kẹ́ wẹ́ kì sàbọ̀ mú gbó wú dé nù kẹ́kẹ́. Rẹ́bà rẹ́ na mi á lé ẹ̀sí ní báyìí àgà tó a. Ẹ̀kẹ́ òní, ìdá ẹ̀ Even no yes any better among Twavida in Anya, only hung day I sabona book by a shabby no heke, gave it back in all innocent was about Bello here, it has about Huni, Ulugono Jarosiba were in this abona way, been no heke, gave by the boy or the year, been no heke. You can sign a master, my is a banacolas radio in Anya. Menon, or you are monoseva, shall not serve. Omiva. Or is your sally? By the Lord was a boy, you have a cacao, or you are a boy, my dear Divan, Babu.
1: They won't know, no man against here. Oga, Oga, Cocoa, no long basso, than you will ace and binoculars raise your roomy. Only Jacoco won't go watching town, one that she's around. Tupu, I am a little cocoa, Cohano Joe, Geracoco, one dear, Cohano Joe. A na-agba ndị bi na uru ume ka ha kwuo mkpa nsogbu ha, ka ha ghara ịda mba n'obi. Steeti Edo na-eme ndokwa ụlọ ikpe pụrụ iche maka ndị ntọrọ na ndị otu nzuzo. Nchebe anyị ma ọ bụrụ na ị chọrọ nchekwa nri, ndị ọrụ ugbo na-arịọ gọọmenti etiti. Ugbu a, kere akụkọ ụwa ndị a ka ọ ha n'uju. Adụrụ ndị bi na Uromi ọdụ ka ha ghara ịta ahụhụ n'ime obi ha mgbe ha na-eche nsogbu ahụ. Maazị Makoma kwuru na nkwupụta nsogbu mmadụ nwere na ịchọ enyemaka n'aka ndị enyi, ezinụlọ, ndị ndu okpukpe maọbụ ndị ọkachamara nwere ike igbochi ịda mba n'obi na nsogbu uche ndị ọzọ. Gọvanọ Steeti Edo Monde Okpeholu kwupụtara atụmatụ imepụta ụlọ ikpe pụrụ iche maka ikpe ngwa ngwa nke ndị ntọrọ mmadụ na ndị otu nzuzo. O kwuru na steeti ahụ agaghị anabata ụdị mpụ ndị a, ma na-aga iburu ndị omekome n'ihu iwu. Ndị otu Cocoa and Plantain Farmer Association of Nigeria, CPFAN, arịọla gọọmenti ka o tinye ndị iche n'ime mpaghara ọrụ ugbo iji nchekwa ndị ọrụ ugbo. Ha kwuru na ọtụtụ ndị ọrụ ugbo a na-ahapụ ugbo ha n'ihi egwu mwakpo ndị omekome nke nwere ike imetụta nchekwa nri na mba ahụ. Tupu mpịachie akụkọ nke orichi a, ọnụ ka anyị laghachi n'okwu ndị ahụ ghọrọ anyị isi akụkọ. A na-agba ndị bi na Uromi ume ka ha kwuo mkpa nsogbu ha, ka ha ghara ịda mba n'obi. Steeti Edo na-eme ndokwa ihi ụlọ ikpe pụrụ iche maka ndị ntọrọ na ndị otu nzuzo. Echebe anyị ma ọ bụrụ na ị chọrọ nchekwa nri, ndị ọrụ ugbo na-arịọ gọọmenti etiti. Ebe a ka akụkọ ụwa nke ụbọchị taa na-akọrọ ọnụ. Daalụnụ maka ige ntị. Afa mbụ Nwada Chizaram. Kemesịrị.
2: Ẹgbọ́n dédé wòyí, ẹsì kún bí ojú ọjọ́ ṣe rí ní ibikíbi tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé-iṣẹ́ Iṣẹ́ Binocular Radio. Èyí tó kalẹ̀ sí ìlú Uromi. Ìròyìn ló ń dé sí ti ìgbọ́yín láti ẹnu ọ̀gbẹ́ni Bọ́lágadé Owólabí. Ṣáájú, ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Ìpè ti lọ bá gbogbo àwọn olùgbé ní ìlú Uromi àti gbogbo agbègbè tó yí ká láti sọ̀rọ̀ sókè kí wọ́n sọ èrò ọkàn wọn síta kí wọ́n bá máa ní àrùn ọgbẹ́ ọkàn. Ìpínlẹ̀ Edo ti gbé ìgbésẹ̀ láti dá ilé ẹjọ́ èyí tí yóò máa gbọ́ ẹjọ́ àwọn ajínigbé àti àwọn ẹlẹgbẹ́ òkùnkùn sílẹ̀. Ẹ dáàbò bò wá tí ẹ bá fẹ́ kí ìpèsè oúnjẹ.